tó gbẹ̀dá bẹ́na máa ó nánà ó sì jẹjẹ pé gbọ̀gbọ̀n àbí yẹsu kristu ẹni tó gbẹ̀dá bẹ́na máa ó nánà ó gbọ̀gbọ̀n pẹ́nu nyá. Màá nyẹ xɔse tɔ nu ma nyala o, màá nyẹ kristo tɔ nu ma nyala o, màá nyẹ kplɔla nu ma nyala o, màá nyẹ hadɔwɔla nu ma nyala o, bɛ mawu na kpe ɖe ŋuti o, ale bena la ɖo nyateƒe la ƒe si dzedze, eye anɔ agbe le mawu nya ƒe si dzedze nu, ke wo nu ponu ne aƒetɔ. Le kpɔ ayimeles gbɔgbɔme ƒe si dzedze mele si o, ele manyamanya me, eku eku kpata, eku kpo, eye nunɔla siwo le ŋutiawo wo katã woku, do gbe ɖa be mawu na kpe ɖe nu o, be manye xɔsetɔ nu manyala o, ke wo nu ponu ne aƒetɔ.